0: Awesome talk every day, all day.
1: Iṣẹ́ kékeré kan níbẹ̀ nígbà ibẹ̀ gan mo ti lọ tú ìtẹ̀yàn ibẹ̀ ni mo wà nísì tí mo manage wọ́n sọ fún ọlọ́pàá
2: ọlárẹ̀wájú ọlágbèmí sọ pé
1: mo máa ipe
0: innovation radio
1: mo lọ ìgbà tẹ́mi máa ṣàmú dádì ní kí fúrúgbìn mo fúrúgbìn yẹn
0: has never been this excited. This is Jordan
1: mo wá sọ fún ọlọ́pàá pé àmì ò tí ì rí lẹ́sẹ̀kẹsẹ̀ èmi wọn sọ èmi kọ́ wá sọ fún gbà bíbí tí mo wà yìí ni bí mi ṣe dá òtún mọ́ mi ohun tó jẹ́ kí n jáde wá ṣe ẹ̀ṣẹ̀
2: ẹ̀ṣẹ̀ wọ́n gbówó lọ́wọ́ yìí
1: wà láì.
3: Great Abdulaziz, everybody. This is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams.
2: Jack, that is so easy. A bounty by bar mission. Oh, one February, I'm going to go to the June. See July. Until one for I'm a fool of a loofu. A mag back beer, your mobile, and more fun lenny. You know, to a melatio shukari. Don't bibe. Don't saw one naira. And a colorful nibe. Come on, be. Lọ fẹ ló fún mọmi prophecy ẹ àtọtẹlẹ ló ṣe lórí ọmọbìnrin yẹn ẹgbọn náà kọkọ ń béèrè pé olúwa ibi tó ń sọ látẹnu wòlí ọlárẹ iwájú ńkọ kó tó di jù mọmi lérí yẹn máa ṣe àdẹwà ní august ẹ mọmi ṣe wọn náà ta ló ń wárú orí ọfẹ bẹẹ bó bá ti kí ẹmí yẹn sí ohun tí wọn fowóra kọ fún wọn lọfẹ ló fún kí wọn náà jẹfà ó dẹ ti rí bẹẹ ó ṣe tó máa yí padà. Yes, Oluwa wa amen. Ibi ta do fe fe ni lo se ma rin to wa lowo. Lo se osu lododun ni gbogbo igba lo sose. What's up number dey ko ti ba so? Yeah.
4: 08033462861.
2: O ma dara fun e. Ba mi. Ya ti fuju ro tun me. O de ma dara fun oju ni. Ma gbagbe ipade aro. Ini pulo be sara gbogbo awon to dubule isa.
3: Making you the best entrepreneur you can possibly.
2: O wa la be ko ta isa. To ti pe lara awon ti won ri wo so. Ago meje sa ago mo kan. Ẹyin náà ni fojú ojú pẹ̀lú wòlíì ọlọ́run tó ń gbà gbogbo ẹyin tẹ́ ń gbé lálápẹ̀rẹ̀ ní bẹ́ẹ̀gà ìkòròdú odó ń gbóyàn wọn náà máa ọgbà àgùdà pẹ́ẹ́ sinimá agége orílẹ̀ dọ́pẹ̀mú wọn náà máa bá gbọ́ ti kúyọ̀ ọmọ́tò tó lọ sí yànà pàjá bọ́ọ̀l ẹni yànà odò fẹsẹ̀ rìn wọlé ẹ nọmba 5 victor láàyà ló lọ ó ti débẹ̀ náà ni bákan náà gbogbo ẹyin tí eniláàní gbọ́rẹ̀ wòlíì mọ́ lẹ́yìn ní ẹrúgbẹ solomon ẹ bá fún ẹyẹ kan tó kù yìí ká fi ṣe tọ́lá bàbá mẹ́rin ẹ lọ́wọ́ lè san méjì mẹ́tọ́ lè sọ tẹ kó sọmọ tọmọ ẹ gbogbo yẹn ni ó dùn gẹ́gẹ́ bí ìpèníjà yálà ní ìṣàbí ní ọjọ́ ọ̀la irúgbìn ìṣèrègùn ni bá ń ṣe ẹnìkan ní kíní account number access bank ni 00960742211 access bank ọlárẹ̀wájú solomon ọlágbèmí obi pàdé jèrè nígbẹ̀yìn tó bá ti fúrúgbìn ẹ tán ẹ̀rí kan abẹ́lé ẹ̀wò abayé ẹ̀wò ó dẹ̀ yín ọlọ́run jésù olúwa wa àmì níbi tá a dúró fẹ́ pé wòlíì má fúláṣí mi rọ́bà ń sọ méjì náà ó yá.
4: 08026136162861 08033462861

0: sùn.
1: O ma dara fún ẹ níbi tá a dé. Ẹ o ti ń ṣe yẹn pẹ̀mí kí n súre fún wa àtìlé rẹ̀ o parí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní ìdámẹ́wàá lọ́wọ́ tó fẹ́ fi fúrúgbìn. Ẹ wọn náà bá ń ṣe fúrúgbìn ìdámẹ́wàá rẹ̀ àbí wọn náà ní ọ̀rẹ́ kan lọ́wọ́ tí wọ́n máa fi rìn tòun lọ́wọ́ láti bọ́ sí ìpele mi. Ẹ àbí wọn náà lè sanwó méjì mẹ́ta ẹnìkan ní kí ni account number DTB ni máa kọ́lẹ̀ 00164997 23 DTB Alárẹ̀wájú Solomon Ọlágbèmí ẹnìkan níwọ̀n tí rí kan 00164997 23 DTB Alárẹ̀wájú Solomon Ọlágbèmí bó ti ń fi sí ọmọ òní kú mọ́ ẹ lórí bó ti ń fi sí òbí ìlérí àti májèmọ́ ọlọ́run máa ṣe fi sí kó pè mí kí n gbàdúrà fún wa ti lé rẹ̀ má wàá gbàgbé wípé ẹ̀rọ báńṣẹ́ tó máa máa pè yín single mother tí ó pọ̀ òun rè 08023039628 ẹnìkan ní wọn ti di kan 08023039628 máa pè ní amadélo yóò sì dára fún ẹ lẹ́lẹ̀ forúkọ rẹ àti nọ́mbà lẹ́rẹ̀ pẹ̀lú fi sí ẹni yẹn lọ́dọ̀ àdẹ̀dẹ̀ àwọn àgbàgbé pé ẹ bàbá ti kú inú ètò yìí à ń lọ sílé olúwa ni yí àjọ pàdé láàárọ̀ dẹ̀ máa dára fún ẹ kú ẹbí kú ẹ wá kájọ pàdé má gbàgbé pé monday méje kan ṣe ń lọ wednesday méje kan ṣe ń lọ nílùú fatiyanà pàjá thursday mẹsàn kan ti bẹrẹ má gbàgbé pé sunday náà tún ti bẹ mẹsàn ó dẹ̀ máa dára fún ẹ pẹbí parapọ̀ júlùmọ̀ yí àjọ pàdé ó dẹ̀ máa dára má gbàgbé pé àpàlà àkókò yìí bákan náà lọ́la jésù olúwa o amen.
2: From Lagos, this is
3: Jordan.
4: 105.5 FM. This is Jordan 105.5.
5: Station with the voice for entrepreneurs.

0: Nice, gbogbo le bi nba yin Olorun mo je alaimori abaramuri jeni mi eyi ka otun eyi ka osi eni baba mo sa lati leyin mi ogo ni fun o Jesu Olorun wo bi awon omo re se dobale wo gugu awon omo re bi won se dide awon to nbe nle gugu eyin omo Olorun ni Saturday e dide nle e jajo ki hallelujah e jajo yin e jajo dupe lowo e you will just shout that hallelujah enikan ni melo e ja ka hallelujah meta ati ogo meta. Somebody stand up and shout hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Ogo, ogo, ogo fun Messiah. O nta se laaro iyato o. Gbogbo eyin omo Olorun mi mo to n woju Oluwa fun. Pa pa ju lo gbogbo eyin te ni sickness kan tabo mi lara. Isi only communion otola. Olorun ba ngbo yo sise lara re. Eyin te n woju Oluwa fun omo. Isi only communion otola. Eyin te n gba Olorun gbo fun omo bibi o n gba Olorun gbo fun iwosan o n gba Olorun gbo fun idagbasoke oja e wa mo to daju mo mi in to daju ni pe to ba ni momo ma so nkan kan sa ti o je asiri ni gbogbo bi te ba ti n gbo mi adua iranlowo la si n gba ko Olorun fun Olorun ma laanu omo to le ran lowo e je nse bayi omo meta ni Olorun ma fun eda laye omo melo eyin mama lele leyi gbogbo church ni ogba meta yoku omo melo mo lolorun fuyan omo meta mama omo meta lo wa ti olorun le funyan to ba ti le fun oni meji pelu ikan ti ma so to je leketa o ti bimo laye to ba wa bimo to ba bi eleketa ti mo so yi o ti bimo to ba bi omo awon ti mo so yi to ba ile bi eyo kan ti ma afikun ta fe fi gbadua yi o ro mo bi enikan ni omo meta meji ni won ni osi keta omo yoruba lo so be bibeli o so be olorun so pe osi keta omo obodo ba won bi keta omo e so pe keta omo wa e fe mo loni ma so fun yin alakoko omo ti awon eyan bo ti won ba won bi laye o n lo omo birin omo obirin bayi to olorun ba fun o lawon omo birin especially awon ito ba fine inu yo mo dun ai mo ya won ti an bi omo birin inu aye e ma mo je won tan yin je o omobirin oda o omobirin wulo gan praise the lord now ninu we exodus chapter 2 e won ti bibeli so ni verse 16 bibeli so wi pe nje alufa midiani o ni omobirin meje o nikan pastor ni alufa ni omo meje lo nikan ni ki won mo se awon won mo ran lowo ti won ba sise re to lo ba sanu e to ba bi omobirin to je omobirin Olorun ba ngbo what man can do woman can do better in topo in le se obirin le se ju be lo so bo ba lo mo birin yo to ara won okun nkan ti won sa ni sa ti yawo won ba bo bin won wa mo criticize se won mo pe nu e lo ti donate eyin obirin ni ki se nu yawo e leyin obirin wa inu re lo eyin obirin wa and I makan makan o pe eyan ni mo bo bin ja to ipo bo bin omo elekeji lomokunrin hallelujah o alawon ti an bi omo okunrin to lo nfun ni omo okunrin gidi ti won si ngbadun omo eleketa ti eyan ogbodo mo ba won bi o ni omo alaanu ke mo pe e wa wo nkan o mo ra won ti an bi omo to po ti o ba laanu gbogbo eyin mama e gbadun an bi o oluwa lo so fun mi adua merin pere lo ni e gba so ti e ba ti ti le gbadua merin yen o lo won ba yin fi ase si to ba bi omo kunrin to bi obirin to ba bi omo laanu o ro mo bi alawon ya ti an bi omo to mo po lowo won won bi omo won sabi amo gan sugbon won o sabi amo de bi omo laanu eni kan ni bo ni se bi omo laanu ikan ninu awon omo meji ninu awon omo meta ninu awon omo ni mo parada ti mo da laanu alawon ti an bi mo ti won bi alaanu mo ipupo won be legbe titi ni se ti won kigbe e jo nitori olohun e ba nwo wonje e jo nitori olohun e ba nwo wonje e jo nitori olohun se mo rowo nbe yen tori pe o bi mo ni ko bi alaanu e wo yin mama yi igbo ba di stage kan ko sagbara mo omo to mo je lo ma anu osi ni omo alaanu le tori e lati nigeria lati america ko wa teba ti o ko wa joko ti o ani mi o ni gba ki ya o je ya mi ti yo ba ya je nkan ni o ya gbele se nu te le nki gbe na ni mo resign mo fe joku ti ya mi se wa ro ma laanu tan so yi o le jobi o le jokun ma ma boya ya yo ti su wa bi o ma laanu oni ke ta omo ti won ki gbe awon ko ni omo laye sugbon won yo ma laanu wọ́n ní mọ́mí ẹwò yá kan nú àwọn eléré fíìmù mo ṣẹ̀ṣẹ̀ rí ni yìí mọ̀bọ̀ yẹ́ rí mi ọmọkọ rẹ̀ kò bá wọn bí ọmọ ẹyọ kan láyé ṣùgbọ́n àwọn ọmọ aláàánú wọn ti dìde fún ohun tí ìyá yẹn gan ní báyìí ọ̀pọ̀ jẹ́ ń tó bímọ gan lọ àwọn bí aláàánú. àdúrà kan tí ẹ̀mí olúwa ní ká ẹgbà nìyẹn bàbá àdúrà kan tí ẹ̀mí olúwa ní ká ẹgbà ní ẹjọ́kọ̀ọ́ ẹ̀mí ti gbà ó ní kó bí aláàánú. mo ti wà nínú chọ́ọ̀chì tí mo ti ríbi tí ọmọ ti ń gbàdúà tí mò ń gbàdúà lọ fún àwọn èèyàn tí èéfín sọ ẹ̀yìn gbàtà wádìí èéfín tí mo pè síwájú la discover mọ̀mọ́ pé ọmọ yẹn ló fìyẹ́ sògùn owó kò sì ṣàdédé fi sògùn owó wọ́n ní ó ní condition ó gbé sínú àpò ohun ọmọlẹ̀ bí ìgbà téèyàn bá mú olóńgbò mọ́lẹ̀ ọ̀nà tó gbà tó fi pàyà ti rí ṣé ẹ rẹ́ni tí ò bá bí ọmọ aláàánú sà ọkàn fìdí jóná ni àjẹ́ ń bí ọ́ gbogbo èyí dẹ̀ ń wò mí ṣé wọ lọmọ aláàánú nu ọmọ ìyá rẹ kì í sanwó o kì í ṣe ìgbà téèyàn bá tó lówó léèyàn tó mọ ọmọ aláàánú o wọ́n láti kékeré láti máa kú sí ẹni ìwọ tó jẹ́ wípé níbi tí màmá rẹ wà ní ìsìn àmọ́ bẹ̀ o lè bọ ogún ìyá rẹ gbárí ẹlòmíì ò tiẹ̀ lè gbé yẹ jáde ó ní máa mi wo tó ti dàbí àkàrà ogun màmá rẹ o lè fi hàn ẹyin màmá ẹ gbàdúrà ọlọ́run lòun ọgbọ́ tòun ṣe é ṣe kọjá pé gbogbo àwọn ọmọ rẹ ìkà ni wọn ó ṣe é ṣe kọjá pé gbogbo àwọn ọmọ rẹ wọn ọ̀fẹ́ mi rẹ látàn ó ṣe é ṣe kọjá wípé wọn di pàpà wọn sì so mọ́ dádì wọn wọn sì ń fi ìyá jẹ ọ́ bọ̀tọ́ ọba gbàdúrà yìí ó rí kan tí ó jáde a ní ẹ fi mọ́ mi lẹ̀ ẹ fi mọ́ mi lẹ̀ mo ti rí ọmọ tọ́jà wọ police station mo ti rí ọmọ tí ń wẹ̀ lọ́wọ́ tí wọ́n ń pariwo léyẹ ó dídí ọkùnrin àgbàlagbà tó sáré jáde nínú ilé ìwẹ̀ láìwọ pátá ìgbà tí wọ́n yí tó bóde bí ìwèrè gbogbo àwọn tí wọ́n fẹ́ bá yẹ ìjà họ ni wọ́n sá ni kò sí kankan tó dúró mọ́ tó wọ́n bá wọn bí ọmọ aláàánú mo bẹ ọlọ́run ni pé jọ mọ́ kàn fún mi lọ́mọ fún mi lọ́mọ aláàánú. Alleluia o àdúrà kan tẹ́ ẹ fẹ́ gbàre o wọn ò sọ fún yín ọmọ kẹta ṣé wàá gbọ̀n kan màmá kó àwọn ọmọ lọ skul ò ní gbogbo owó sí i ò fi gbogbo owó kẹ kò túmọ̀ sí fọ́mọ àánú ni. ẹ jẹ́ ń sọ ọkọ fún yín gan-an púpọ̀ ní ọmọ tẹ́ ẹ náwó sí jù òun ni ó wù kẹ́díẹ̀ jù. òun ló fi jẹ́ páwọn ìyá kan ìyá tí ó ń jẹ lónìí ọ wà justify àwọn ètò yẹ kó o mójútó ètò láàánú rẹ èṣù kọyìn sí kò di orọ mọ àánú rẹ kò di ọ̀nà nǹkan kan sí kò di ọlẹ náwó sí ètò ẹrọ bí ò ní jẹ èèyàn ètò ẹfojú sí òun gan ló sì láàánú rẹ o.
1: yẹ́sọ̀ my people this na.
0: òní ọ̀nà tí ọbọ̀ yóò ní máa mi ṣe ẹ̀ jíjẹun yóò tún fọ́ gbọ́ tó bá tún lọ tó tún bọ̀ yóò tún wá. ẹyin kan bẹ́ẹ̀ bí ọmọ tó pè tó ṣe wàhálà sí ń o bímọ ni o ti bí aláàánú bó kì í burúburú kọ́mọ kẹnìkan mọ́ ni bó ti wulẹ̀ kó le tó o rí nínú àwọn ọkùnrin lọ gbówó lé lórí tó náwó sí mo rí mọ̀mọ́ tí àwọn ọmọ ẹ tilẹ̀kùn mọ́ tí ò sẹ́nì kankan tó bẹ̀wò títí ìyá yẹn fi ráre kù. ẹ wọ́n mọ táwọn ọmọ ìka yẹn ṣe ní kété tí wò yàkú báyìí wọ́n họ́dà fún màálù ni kì í ṣe bọ̀ bá tó gbowó kalẹ̀ ẹ mọ kíyèsí mo láìkì wàásù ìyàwó mi ó ti dáa jù lónìí ó ní ẹ̀yin mọ̀mọ́ ẹ béèrè lọ́wọ́ àwọn ọmọ rẹ ọmọ mi bá ń ra fóònù ọmọ mi kan bá ń ra nǹkan báyìí ọmọ mi èlùbọ́ mi tán ọmọ mi yéé kàánú rẹ̀ jù bẹ́ẹ̀ lọ kan dán wò bóyá ó bí ọmọ aláàánú. àdúrà alákọ̀ọ́kọ́ ṣé ẹ fẹ́ gbà tí ẹnìkan bá ń bẹ tó yẹ kéèyàn mọ kàánú gbogbo ẹyin bàbá tẹ wà bí àwọn obìnrin ìyà tí ń jẹ obìnrin pọ̀ ọ̀dọ́ wọn lè ṣùgbà wọlé sọ ọ̀dọ́ wọn ni ọlọ́run fi gbogbo ìbínú yẹn sí ogun ti obirin nfa ntin be lara won ti to won leru so to ba pade obirin kan mo kanu won olobi je pe to obirin ba ju oloju titi ti ba nbo awon okun odu won agbe anu nbe lara awon obirin teyan bodo mo se nbe nbe ah okun ti ba wicked obirin atubo tan ri o le da o pade obirin o je o so pe o fe mo o pade obirin o wicked bo olobirin se wicked to kokoro lasan lo mo gbogbo awon obirin te wo ki lasan ni to ba ti mo ki to je yawo e o tan en to nki be ko da iwo lo da ki lasan lo obirin ni lo to ba ti le mo ki re ti bo lori yo se elomi o le jo nje lasan kan ra nje le elomi o fe ko kan pe lasan ke eko omo lokun esin omo aroju go ba ku ori yo tan na le ni imi nti eko kan mu jade imi ko kan fo ra leyin imi ko kan ti mo ko ki se lasan o ti tan only way o se so re to lo dun lo fe un bo ba gbe wo le je na ta lo ma la nu in to dun mi ni pe eto to nku yen tori pe ko tete ro na lo o nsi la la nu re o ma la nu etete lo ngba mi o ma la nu eriwe ka ngba mi o ma la nu etete ri se ngba mi o ma la nu o iketa omo to fun o o lo dabi eni pe won dina mo mo tete gbadua ko ma la nu re o so na lo gbogbo awon yoku ni an be nlo ebo gbogbo won lo joko o ma laanu lo joko ti o tori po joko ti o o kiyesi po ni ma gbe o ni fa o ni fun olowo nje asiko o wa n goju sawon ti ma wa lekan laare te nti o kan fun ni wa nta ani me mi mo ti send owo nje yi o ko se nkan kan e ti do na owo re meje ti soke gbogbo eyin te wa nbi gba le tori ojo ola wake baba fun mi lo ma laanu Jesu Oluwawa bi omo ko tumo si ke yan je won mo so ri to mo re ba ko ti o be sanu bo won a si bi omo laanu kan wa a so iwo di ya re ani mo emi e fa won mo yin le se bi ke ti mo yo ni a si mo bo adua re lo gba loni adua yen ona meji lo pin si enowo wa ke baba bi o aisha to ba mo to nse lo ta wa ni baba bi o fun mi lo ma laanu no.

0: olúwa
1: ẹbí ọwọ́ yẹn lórí sà náìsì pẹpẹ yọ pọnmọ o ní àwọn sáfíìsì wa ní ọ̀la lójé mọ júwe ẹnìkan ní wàyí afẹ́ tọwọ fọmọ ìrànlọwọ ọmọ aláàánú ni ọrọ kúnnù mi o bí mo ṣe rán mú lọ díẹdíẹ yìí o ní màá mú títí ọmọ ìrànlọwọ àwa là ń gbàdúrà fún ìrànlọwọ ẹ jẹ àwọn eléyìí gbogbo ẹyin ọmọ ọlọrun omi yín ẹ mú omi yẹn pàdé mi ní orí facebook ní àti youtube kọ bá àdúrà aago mẹfà sí aago méje àdúrà aago mẹfà omi wọ ẹlẹẹkẹfà aago mẹfà la fẹ gbà aago mẹfà àwọn nǹkan ń bẹ nínú àwọn omi tá à ń gbàdúrà sí tá a tún ṣe padà a rí pìtì ẹ padà kó tó di pa lò ṣùgbọ́n omi ẹlẹẹkẹfà yìí ẹ jọ ń torí ọlọ́run ẹ mú omi ẹlẹẹkẹfà ẹ mú pàdé mi ní aago mẹfà ní ìdajì ọdẹkùnlé epaphras lórí youtube ọdẹkùnlé epaphras lórí tiktok èmi yẹn sì báyàn chaati má bẹ̀ẹ́ nìkankan chaati àti lórí facebook o ẹ jọ ń torí ọlọ́run láàárọ̀ kùtùkùtù yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ bímọ aláàánú ní tá a fi gbàdúrà láàárọ̀ yìí nìyẹn gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀yin ọmọ aláàánú aago méje láwọ̀ nù sáfíìsì ní ọ̀la lágbára ọlọ́run ìsìn méjì náà ni ọ̀jẹ̀ gbogbo ẹ̀yin youth for jesus aago méje sí aago mẹ́sàn-án aago méje sí aago mẹ́sàn-án jesus time lágbára ẹni tó ní ayé àtọ̀run ẹlẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ ní aago mẹ́sàn-án òun ó parí sí aago mọ́kànlá àbọ̀ sí méjìlá second service fún gbogbo àwọn àgbàlagbà nìyẹn youth for jesus láàrin ọmọ ọdún mẹ́tàlá sí ọmọ ọgbọ̀n ọdún 13 to 30 nọ́mbà tó lápẹrẹ ni so gbogbo bí tẹ́ ẹ bá ti ní àǹfààní àti gbọ́ mi ẹ múra láti ìwòrò òdù ni ẹ ti wọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wẹ́mà ẹ bèrè church ọlọ́run òjijì níbi gáràjì yẹn bẹ́ẹ̀ náà ni ó ṣe rí ní gbogbo sona church sí wa pátápátá the same thing ni ó ṣẹlẹ̀ and gbogbo ẹ̀yin tẹ́ wà ní uk lágbára ọlọ́run tó bá di tuesday on the 18th ìyẹn ni pé next week tuesday ẹ bá mi sọ fún àwọn èèyàn yín ẹ gba wòlíì ọdẹkùnlé epaphras lálejò it's just a night aago márùn sí aago mẹjọ sí mẹsàn alẹ ó ti tó gbogbo ẹyin tẹ bá fẹ gba flyer ẹ lo number yìí ẹyin tẹ lọmọ nbẹ jẹ ká nà ìtì ọwọ mi jẹ n fọwọ mi kọmọ rẹ 081-637-3443 ẹ gbọ number yẹn ìyìn ni ó fi pè mí o kàn fi béèrè pé ẹ fún mi níwèé èlèwọ flyer bó ṣe kọ́ náà nu bó ọkọ yorùbá ń rí flyer 081-637-3443 ẹ fi bá mi sọ̀rọ̀ pé kí n fún yín ní flyer mọ́ pè mí o kí nìkan dá mi lójú sà ó ìrànlọ́wọ́ rẹ bẹ̀rẹ̀ sí farahàn ẹ̀yẹ ẹwúrú ọmọ ẹ̀wọ̀ kí là lè pe irú ọmọ yìí.
2: Orúkọ mi ni Mutiat Lawa láti UK ẹgbọ́n mi ló mú mi dé inú ìjọ yìí.
3: Sista Mutiya ẹ̀yin lẹ ti sanra báyìí tí ń da yín mọ̀.
2: So mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìyá mi torí wọ́n wá sí UK nígbà graduation mi tí mo mú wọn wá báyìí. So ìgbà tí akéré dáàdì wa ti fi wálẹ̀ 30 years ago I was 5 years old then.
4: Ẹ ń gbọ́ gbogbo ẹyin bàbá àwọn ọmọ tó mọ̀ pé wọ́n lè jí èèyàn wọ́n ń padà bọ̀ ìdí tí ọmọ fi ń tọ́jú ìyá nìkan ẹ̀sìn àwọn bàbá tí ń fojú hàn rèé o.
2: So abẹ bridge wo road ni wọ́n ti ń tajà tójò máa ń pa wọ́n tóòrùn máa ń pa wọ́n síbẹ̀.
4: Ìyẹn mọ́ mi yín.
2: So ní wọ́n wá kọ́ ilé kan face me and face you ó ná fi bò wá láṣìírí cause àdúgbò ń gbà yẹn ìgbà tó ti mọ̀ pé àní bàbá àwọn èèyàn kan máa ń wọ́n kàn máa ń gbá wa sẹ́gbẹ́ kan ni pé àwọn ọmọ ilé wọn ò níran àwa náà wá jọ wọ́n lójú àbúrò mi ẹ̀gbọ́n mi wà ń ta mo fẹ́ fi àsìkò yín pé kẹ bá mi pe òun náà kó wá kẹ lè ṣàdúrà fún.
4: Ó yẹ pé wọ́n bí a.
2: So àbúrò mi ẹnu ìgbà tí mo lọ àbúrò mi ti wá bá mi náà.
4: Lọ́ọ̀ náà ẹ ti fà á.
2: Bẹ́ẹ̀ni ó ti bímọ.
4: Lọ́ọ̀ báyìí.
2: Bẹ́ẹ̀ni òun lélẹ̀.
4: Àwọn náà ń wò mí báyìí.
2: Bẹ́ẹ̀ni òun lélẹ̀.
4: Ẹ pẹ̀lẹ̀ bírọ́dà yìí Ọlọ́run yóò mú yín dé ilẹ̀ tó tẹ́jú àwọn rèé tí wọ́n ra ń wò àwọn náà ń wò wọ́n ń wo live lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin lẹ̀ ń wo ra yín yẹn o.
2: Rẹ̀mílẹ́kún.
4: Ẹ bá ń pè wọ́n.
2: So àwa wò pé.
4: Ṣebí sista Rẹ̀mílẹ́kún dà ọ yẹ máa bọ̀ sista Rẹ̀mílẹ́kún ẹ̀yin ní SCP number 3.
2: Tọ́lá ọ̀nà mú mi dé ní ìjọ ẹ̀.
4: Ẹ̀ ń tó mú ọ wá jẹ́ nì kó dúpẹ́ lọ́ọ̀ rẹ̀ pé wọ́n lo Monday mọ́ dà wá bì.
2: So àwa wò pé ká tẹ́mọ́ mi wà lọ́rùn torí lé tó ń gbé mo fẹ́ kán máa lóná 24/7 ni.
4: won fe ki mama won ma lo ina 24/7 ki won ma gbadun ni
2: won ti jiya gan sugbon won strong tori won ri mari won duro ti wa won lore
4: mummy yin o ri mari o to bi odun melo ba yen
2: 30 years ago ash pe 30 years
4: odun yi eyin ni sister remi lekun se baby yin re e wo bo na se fine
2: omo arugbo ojo ni
4: omo arugbo ojo ni
2: so awa ko ile kekere kan fun won a fi dupe lowo won pe won se gan to igba ti won sile
4: se mummy yin wa loni bayi
2: o wa bo won wa lojo olorun ojiji sugba araye give testimony so awa ni pe igba ti won sile yen mi o wa le sugbon tori testimony mo se wa
4: le fi wa lati ilu United Kingdom
2: ori mo ti send there
4: won en gbe e mo ye testimony so igba to ja se mole keyan gbo testimony ki won ti send there ti ngbe nisin won wa wa lati United Kingdom won mo pe ti olorun ba se o lo renbi ma je mu be ni to dupe e to si oni baje bo ati gba mi open die ni
2: so mo wa fe kan ba mi gbe ile yen si kan yan na kan ba mi sadura fun

0: ìjọ ń bolẹ̀ kọ́lé ń sí gan.
1: Adégbáyì.
0: Standard bí ilé ìlú òyìnbó náà ṣe rí ni, bí ilé UK ṣe máa rí ni, ilé ìlú èbó wo nǹkan. Ẹ wo bí ilé ṣe ń dán, ẹ wo sitting room. Abẹ Ọlọ́run kó tètè gbé ọ̀gà kó o lè ṣe eléyìí fún màmá rẹ. Ẹ̀ẹ̀mẹ́ni tó dùn mí fún lónìí, bàbá wọn ò sí ńbẹ̀. Àbẹ́ẹ̀ rí ẹyin bàbá bí wọn bá ṣe kọ́ tìyà lọ́tọ̀ kí wọ́n tó kọ́ ti bàbá tàbí kí wọ́n tó jọ mọ́ gbádùn. Àbẹ́ẹ̀ wo bí ṣe ń dán bí ojú aṣẹ́wó. Ẹ wo bedroom. Èyí dà ẹyin ọmọ yìí, Ọlọ́run yóò mọ̀ tọ́jú yín, Ọlọ́run yóò mọ̀ gbé yín ga, ẹ mọ̀ dé ibi gíga. Fádúró eléyìí tẹ́ ẹ ṣe fún ìyá yín, ọmọ mọ̀ tọ́jú ẹ̀yin náà. Kódà wọ́n tó fi carport sí, so wọ́n ti mọ̀ pé mọ́tò ń bọ̀ lójé, wọn ó ṣe yẹn sí. Mọ́tò ti ṣe kí ni?
1: Mọ́tò ti wà Lexus ló kọ́kọ́ wà, tábúrò mi sẹ́ǹtì wọn.
0: Mọ́tò ti kọ́kọ́ ń bẹ ńlẹ̀ so ẹ.
1: Nígbà tó bá ń dára, nígbà tó bá ń dára, Olúwa jẹ́ kí n wà níbẹ̀ o.
2: Ẹ wo ohun tó ṣẹlẹ̀, àṣé gbogbo ẹ̀yin bàbá tẹ́ ẹ jẹ́ abiyamọ, gbogbo ẹ̀yin ìyá tẹ́ ẹ jẹ́ abiyamọ, irúgbìn tí mo fẹ́ kó fílẹ̀ láàárọ̀ yìí, ó ní pé Ọlọ́run fún mi lọ́ máa láàánú. Tó bá ṣe pé àdúrà sì ń gbà títí dọ̀la, kàn mọ̀ọ́mọ̀ rúbọ̀ yẹn. Gbogbo ẹni tí ń gbọ́ mi láàárọ̀ ní Sátọ̀dé, ẹ wo ohun táwọn ọmọ ṣe fún ìyá tiwọn, ìyá tó bí ọmọ aláàánú. Gbogbo ẹyin abiyamọ, àfitẹ́ ìbá sabiyamọ, ṣé ẹ sì mọ̀ pé abiyamọ kì í ṣe ọkùnrin nìkan, kì í sóbìnrin nìkan. Ẹ ra àwọn ọkùnrin abiyamọ, ẹ rí bí wọn ṣe máa fún irúgbìn. Ọlọ́run fún mi ní ọmọ aláàánú. Ọrẹ tó fẹ́ filẹ̀ láàárọ̀ ènìyàn, mọ̀mọ́ ẹni tí ọba bí máa láàánú, ojú rẹ̀ ara rẹ̀ kò bí ìrànlọ́wọ́, kò bí ọmọ ìrànlọ́wọ́ nìyẹn. Àti ìdá mẹ́wàá àti ọrẹ, bí gbogbo àwọn ìyá kan ò ṣe bẹ́ẹ̀, máa rí ìyá 50 tí ó fi 1,000 tí wọ́n fi máa tọrọ. Ọlọ́run fún mi ló máa láàánú. Ẹnìkan ní ọrẹ ara wọn 50, Ọlọ́run ara wọn 50 tí ó sàn ìdá mẹ́wàá tá a fi ṣe prógíráàmù tọ̀la. Irúgbìn ọrẹ 1,000 ọrẹ 2,000 fún mi ló máa láàánú. Account number church ni 20 17 42 90 47, 20 17 42 90 47, Comfort Life Mission International, First Bank. Bí ìyẹn ọba wọlé lo eléyìí, 1966 36 38 73, Access Bank, Comfort Life Mission International ni ó gbé jáde. Ó ní bí ẹ̀yin bá fẹ́ tí ẹ sì gbọ́rọ̀, ẹ ó jèrè ilẹ̀ náà. Kí n tó máa lọ, ẹ jẹ́ fún yín lẹ́sẹ̀ Bíbélì tá a kà o. Ẹ jẹ́ àka ìwé Mark tán lónìí o. Mark chapter 11 títí wọ 16. Ohun ò lè pé 10. Ìmí ọmọ pé 10, ìmí ò ní pé 10 lágbára Ọlọ́run. Ẹ jẹ́ àṣẹ bẹ́ẹ̀. 11 títí wọ 16 ìwé Mark, St. Mark. Without wasting time, ẹ̀yin ọmọ Ọlọ́run tí wọ́n bí lónìí dà, ọya gbé ọwọ́ lé ìdodo rẹ̀. Báyìí Olúwa wí, mo dànù pọ̀ mọ́ ìrìn àjò ẹ, gbogbo faces of life káàánú ọmọ bọ́ orin, in Jesus name. Happy birthday, long life and prosperity. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń ṣe marriage, tẹ́ ẹ̀ ń mark wedding anniversary yín, ìrìn àjò yín kọ́yá, ilé yín ò ní dàrú, in Jesus name. Ẹ wo ẹnìkan ní pastor mo ní testimony ní agbára ẹni tó láyé àtọ̀run, o lè lo nọ́mbà ẹ̀ 08081 71 65 66 ẹ send the message yìí, ire àtànú kọ báyìí. You are blessed. It is worth it.
3: Value, innovation, radio has never been this excited. This is Jordan 105.5 FM.
4: Your favorite tunes are just a click away.
5: You feel it?
4: Jordan FM. Listen now and turn up the volume.

látàrí ẹ mo pàṣẹ nínú ìgbèkò tó wà ó yà jáde wá. Gbogbo àwọn tó pe ìṣẹ̀dá rẹ tí wọ́n bèrè pé kí ló ń fẹ́ tí wọ́n sọ pé àwọn ti parí iṣẹ́ àmọ́ tí wọ́n ti lọ ṣe àmọ́ tí wọ́n rà àmọ́ bí tí wọ́n gbé lọ ṣùgbọ́n gbogbo tí wọ́n lò tí wọ́n ní ìṣẹ̀dá rẹ ti gbà á gbé ọwọ́ rẹ sí orí mo pàṣẹ lórúkọ Jésù ẹ̀jẹ̀ Jésù yí dànù olúwa yí dànù yí dànù yí dànù nínú ìgbèkùn tó wà yọ yá jáde wá Jésù tú ọ sílẹ̀ Jésù tú ọ sílẹ̀ Jésù tú ọ sílẹ̀ Jésù tú ọ sílẹ̀ in the name of Jesus a sọ lómìnira Jésù olúwa wá orúkọ mi ò yí padà apostẹ́lẹ̀ àti wòlíì SMO Mustapha JP Baba Sebi Oba láti ìjọ Seed of Christ Body Church Land of Reality tí ó ligà wà ní Gbaremu Ijebi Airport area ní ìlú Ìbàdàn mo gbàdúrà o máa rí ànúgbà tí o bá ti dé ọ̀rẹ́ méjì agbègbè nílùú Ìbàdàn sọ pé o lọ síbi ọba kò sẹ́ni tí o mọ̀ bẹ́ẹ̀ gbọ́ mi sà mo gbàdúrà lórúkọ Jésù ayé rẹ̀ máa dìde bí irú ọ̀la Sunday ṣe o máa bá ọkọ̀ fẹ́ tó máa gbé ẹ dé church lórúkọ Jésù wàhálà ànúgbà ìyẹn nìkan kọ́ ní parí oṣù la máa ń wà ní kámpù wa nílùú Fàpẹ́ o máa ní agbára ó máa ní agbára tó máa ń bọ̀ láti Èkó tó bá ti kọjá rè níbi 4 minutes wọ́wọ́ àlàáfíà rẹ̀ wàá rí signboard tó bá ń bọ̀ láti Ìbàdàn àbí látàbẹ́kúta tó bá ti dé ìta chain máa wo ago ẹ̀ bí ìṣẹ́jú mẹ́rin sí márùn-ún ò ti dé kámpù ni wàá rí signboard yẹn máa ní agbára sà ibẹ̀ náà máa ń pè ní síbí ọba bus stop àwọn kan pé ló fún àpẹ bus stop àwọn kan ní AP bus stop ó sún sùn ni ẹ̀ẹ̀kan ló sùn ni bẹ́ẹ̀ ni ó máa ní agbára mo pàṣẹ lórúkọ Jésù ìgbèkò tó wà fẹ́ oyá jáde wá o le jáde wá in the name of Jesus ní ọ̀pọ̀lọpọ̀ Thursday àti Friday mama wà ní Igando ẹgbọ́n mi sà àwọn ìpàdé yẹn máa lábàá bí ọ̀la èèyàn gbọ́dọ̀ mísì ẹ̀ ó máa ní agbára a sì parí ìgbàra mi fún mi ni tó bá wá di Sunday ọ̀la mo ti sọ tẹ́lẹ̀ pé gbogbo ẹ̀yàn ọmọ ọlọ́run tí àráyè fún ní òróró mo máa repeat òróró yẹn lọ́la wàá gba breaker oil ìyẹn nìkan kọ́ wàá dẹ̀ gba òróró pupa yẹn ní airportas gẹ́gẹ́ wọ́n máa gbà bẹ́ẹ̀ ní port harcourt àti bayelsa kò tètè débẹ̀ so o máa tẹ̀yìn lọ́wọ́ ní ọ̀la ó ti wà ń bẹ̀ ọ̀rẹ́ dì lórúkọ jésù ògbó rẹ̀ jáde jọwọ́ tó wà ní abuja tó wà ní dúzè tó wà ní súlẹ̀já tó wà ní lúgbé ẹ máa gba òru yín lọ́la make sure kó débẹ̀ láti gbà àwọn òróró ṣiṣẹ́ agbára mo ti gbá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí mo ti ẹ̀gbà kan gbogbo sọ́mpa ẹ̀ lánàá màá jẹ́ kó gbọ́ ẹ̀rí yẹn lónìí gbọ́ mi sà ó fà tí ń bẹ lára rẹ ó yọ jáde jáde jáde jáde jáde jáde jáde in the name of Jesus ìpàdé ọ̀la ni ìpàdé ìtúsílẹ̀ ènìyàn gbọ́dọ̀ gba ìtúsílẹ̀ ayé a máa dèèyàn ìtayé fi ń dèèyàn ò tó nǹkan ìtí ayé fi sọ̀yẹ́ ní akúrẹ́tẹ̀ ò tó nkankan ẹnùmí ahán adẹ̀fi bá tèèyàn jẹ́ ahán adẹ̀fi bá ti hàn jẹ́ ọwọ́ ọwọ́ tó wọ́ yìí wọ́n máa fi tútẹ̀ yẹn ṣe wọ́n máa fi bá tèèyàn jẹ́ ayé làwọ̀ yìí gbọ́dọ̀ wọ́n adẹ̀fi dìṣọ́ láfẹ́ lómi wọ́n á rí iléeṣẹ́ mi wọ́n á dẹ̀ rán ọ̀rọ̀ jáde àbí kan dá nǹkan sílẹ̀ wọ́n á dẹ̀ sọ ilẹ̀ bẹ̀ bí asálẹ̀ iléeṣẹ́ tó floris ẹ kàn rí pé kàn lọ́mọ ni salary wọ́n lè san mọ́ ayé ló jẹ́ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ wọn fold up èèyàn ló wà ní ẹ̀ bọ̀dọ̀ onímọ̀ gbọ́bìsà ìfẹ́ àyà lé àyà a máa sọ ènìyàn dẹ́ni ilẹ̀ ọ̀nà tí ayé ń gbà bá tèèyàn jẹ́ pọ̀ tó náà wọn ò gbọdọ̀ jẹ́ ẹnìkan tó rẹ̀wẹ̀ sí nínú àdúrà àdúrà ní ọ̀pá kírísítẹ́nì láti bá ọlọ́run rìn gbogbo àdúrà lórúkọ Jésù ó máa borí ogun olóyè sọ pé

0: Ọlọ́run sì gbọ́ ẹ̀bẹ̀ rẹ̀, ó sì tún mú padà wá sí Jerusalem, sí ìjọba rẹ̀. ti Jerusalem nu ninu joba re ni le baba re ni le ogo re ni jo ti nipase o lati gbadun sile o la ma ni agbara sa papa yi te lanfani lati tu ororo gba anfani la leleyi agbodo tu o sile kuro ninu igbeko agbodo wu o kuro ninu igbeko ola ni sunday tu sile e tewo ti bi poruko jesus atu o sile
1: amen
0: mo gbo testimony kan mo so pa lana ona la ba gbo bayi ofa wo wo e sugbon ko mo gba ti ofa wole gba mi sa ofa ma wole loju ala aye a ma ba temi je loju orun igba to fa wole ko mo sugbon won fun ni ororo ororo na fun e gbo bo ti sele
2: e ka ro sa lara ikan na omo to de ni mo ti so mo ti ma ba mi de ororo wa to mo nan da o so lara omo bubu to ba ti di pe mi ti wa le bayin mo ti wa wa se odo mi ni gondo mi le ma de si to ma pin ohun fun ta jo ma jo si e mi mo ra wa lowo so ada ti mo lo ni ko to ku ni bayin ati yo de ni big room awon lo ye ko se testimony to se pe mi lori phone ni aro ni bi se ni pe a ati ade ji nko to pe se ma nda la mu dada bo alhamdulillah won ti wa ni ibi se so ibi je ti mo wa lo yi ni wa pe mi ni si pe awon la ala kan mo ju mo ipe ko da na ya ni awon do pe ala tu awon pe ki ba awon so testimony fun mi sa pe lejo ala yin owo atele awon awon awon ri bi ewo ni ibe ẹgbẹ́ ìjọba rí owó èèyàn wà rògbà kílélẹ̀ ní ojú aláyẹn káṣá máa fa ọ̀rọ̀ ọ̀gùn àwọn sáà ta sí lójú aláyẹn báyìí bí èdè ṣáàṣe ń jáde àwọn ìdí àwọn ìdí kódà wọn nínú ojú aláyẹn gan pé odi ń di èèyàn ó jáde ní àtẹlẹwọ àwọn gbogbo ìgbẹ́rí ó ní odi ń di èèyàn ó jáde pé ìdí yẹn tó bí ó ṣàn jáde tó rún tó gbogbo aláyẹn tó rún ògidì ipé lójú aláyẹn mú pé odi ń di èèyàn ó jáde ní àtẹlẹwọ àwọn mo ti sọ fún pé pé ń pa àwọn dúpẹ́ o.
0: ẹ gbọ́ mi sà mo pa ní àṣẹ tó o bá lè fò sókè sàbẹ́ ọ̀fà ayé rẹ jáde in the name of Jesus. ọ̀rọ̀ bẹ́ẹ̀ fi dẹrú bẹ́ẹ̀ ni mo sọ pé wà ní Genesis 49 kàkà verse 3 and 4 jẹ́ka gbọ́. Yes.
3: Rúbẹ́nì ìwọlé àkọ́bí mi agbára mi àti ìpilẹ̀ṣẹ́ ipá mi títayọ ọlá àti títayọ agbára ẹni rírú bí omi ìwọ kì yóò lè tayọ.
0: O ti mọ kàbẹ̀ wọn. Kò parí àlàyé wà tayọ tiẹ̀. Tó o bá jẹ́ àkọ́bí tó o ti ra ìwé àkọ́bí tí apọ́stù Solomon Mustapha kọ. Ìjọba náà jẹ́ ọ̀nà owó ní gàdùn lọ́la bẹ́ẹ̀ ni o máa ríra ní gàdùn gbogbo ẹ̀yìn àkọ́bí ẹ̀ láti ní ìwé yìí. Káì mo gbàdúrà gbogbo ìgbèkùn tó wà ó yẹ jáde ó láti sọ ẹ̀rí tiẹ̀ fún mi torí ẹ̀rí ẹ̀rí pọ̀ gan o ẹ̀gbọ́n ilé ìsara.
4: Ilé ìwé dáàdì ẹ kàárọ̀ sá o èmi náà ti lẹ́rìí ọ̀rọ̀ èmi náà ti lẹ́rìí orúkọ mi ní Adébáyọ̀ ọmọnìyàn láti Àrótán Àpẹtẹ. Ẹ̀rí mi ní ọmọ mi láti Ẹlájọ wà àjọyọ̀ gbé so ìmọ̀ mi ò sí níbi ìmọ̀ mi wà ní outside ìmọ̀ mi wà àmì ò sí Nàìjíríà.

Ṣé dìde ni wọn lọ bọ̀ gbọ́dọ̀ máa jókòó sí ẹgbẹ́ bá tí mo fọ́ ọkọ̀ báyìí ọgbà rẹ̀ ti gbóná.

uhlala nawe kuba ngishoshoshini imathi yangikhona kanje ngamli ngokuba ngikushilo sibini ubuni ngiya ngiyobona shibiya banjina usilo sibini ngibantu ngiya musha principi ngiyobona yi ngiyobona kuba nishishe ngoko tsana labo mami ngiya shinda ngiya situmbangi ngibana ngibanga ubuni yesilemu ngani kusupada kusupada ngisha ìlú ìlẹ̀sùnmọ́ kò ṣàmì ìjọjú wo alọ́ba yọjú wá ní pé ẹ̀kọ́ yẹn ti wá ń lọlẹ̀ díẹ̀díẹ̀ ẹ̀kọ́ yẹn ti ń lọlẹ̀ àti bá máa fi di bí 30 minutes later ọtún jáde mọ́túnbọ̀ wọ́n ní pé ẹ̀kọ́ yẹn ò ti lọlẹ̀.

0: o ti dúró, ọkọ rẹ ti dúró, ẹni mo ní àmì kan dúpẹ́ pé àwọn ọmọ ìṣèjọba ọba ó ṣiṣẹ́ fún mi. Èmi náà mo máa ló gbọ́ o, ẹ ṣeun ẹ rí mi rí o, ẹ ṣe gọ̀sà, mo dúpẹ́ o, mo dúpẹ́ sá o, ẹ ṣeun.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣẹbi ọba, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí o. Mo ṣe ìyanu ní ayé mi láti lẹ́ẹ̀mí mi níbi mẹ́rin mi wà ní oṣù tuntun láyé mi ti ní báyìí. Láti ní kọ́ńfọ́tì màmá mi láti Kòròdú ni mo ti ń sọ̀rọ̀. Mo rẹ̀ ní Nàìjíríà afẹ́fẹ́ mi ní ti mo tó máa ń lọ sí ìjọ àtijọ́ tó wà ní Gbàgàndé níbi Gbàgàndé ni mo máa ń lọ síbẹ̀ ìjọ tọ́jọ́ ìjọ mi tó ní ìjọ mi ìjọ Sunday mo máa ń lọ. Mo dúpẹ́ mo máa ń ra òróró, òróró òróró mi máa ń ra ìgbà. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lẹ́ẹ̀kan wà wà ní ìṣe mi ní ojúgo mi báwo dàbí ìgbà tí wọ́n kó ara rà ní ti ẹsẹ̀ ara gan bí ipò mi ọ̀pọ̀ gan tí wọ́n máa ń ran ìrìn bíi pé ìgbésẹ̀ ọ̀fẹ́ dá bọ́ọ̀lì ọ̀pọ̀ kì í sẹ́yìn ọkàn. Àwọn tó àṣeṣeṣeṣe ní ìlú ẹni tí mo lè tí mo lè ṣe ṣe ọ̀tún gbà ẹni ọba tí mo lè òróró yẹn tí mo lè ra òróró tí mo rí òróró tí wọ́n gbàdúrà sí fún gómìnà nǹkan sáàmì tó sáàmì lo òróró yẹn ní sáàmì gbọ́n sí i ní gbọ́n sí i. Ó tún pẹ̀lú Ọlọ́run pé Ọlọ́run gba gbogbo ogun ọjà mi lẹ́nu kìíní yẹn ṣí ìmọ̀ bó tiẹ̀ ṣe kúrò ń bẹ́ẹ̀ nìyẹn. Ó ṣí kó bẹ́ẹ̀ nítorí pé táwọn ọmọ ìgbàfẹ́ lè máa rí kẹ́lẹ́ yìí tẹ́lẹ̀. Ó ṣe é ṣe ìrìn tí wọ́n máa tí wọ́n máa ní ọ̀tá mi lára tí wọ́n máa ṣe ìrìn látòdì ìgbìdé sáàmì. Òtún gbà tí mo gbọ́ òróró yẹn sì gidi gan. Àtọ̀rọ̀ kan

náà ló ṣe àmàyè bẹ́ẹ̀ tó jẹ́ pé kò sọ sí ìdìbò dúpẹ́ pẹ̀lú ìwé sọ sí ìdìbò pẹ̀lú ìgbà ìdìbò ìdúpẹ́ ìrìnà kejì ìrìnà ìdúpẹ́ lọ́wọ́ ìrìnà ìdúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí ẹ̀ṣẹ́ ìṣẹ́ ìdúpẹ́ ìgbẹ́lẹ́.

0: yóò tún ti máa ní rí ìfọwọ́ kan lọ́rùn láti gba àṣẹ àtagbára fún àṣeyọrí lọ́sẹ̀ tuntun. Wọ́n ní ìmọ̀ àti wá dé ní yìí òní ní ọlọ́run sọ fún pé gbogbo ẹni máa fara hàn lọ́jọ́ Sunday. Òun máa bá wọn dáná jẹ́ mú àṣeyọrí ní rìn àjò ọ̀sẹ̀ yìí o. Gbogbo agbára tó ń jẹ́ òṣìṣẹ́ bí erin jẹjẹ ìlérí lọ́wọ́ iná àdúrà máa tẹ̀. Ìwọ máa dòmìnira. Wà á gba àṣẹ tó ń ṣe àṣeyọrí ní gbogbo ọ̀nà. Àpá wòlíì máa jẹ́ mú àtàwọn olórin àmì ló máa pẹ̀lú wòlíì. Máa tí ó adé ní yìí òní ṣiṣẹ́ ìrẹsẹ́ tí bàbá ó sì máa pàṣẹ. Àṣeyọrí sáyé gbogbo aládùúwà. Látàgọ́ méje òwúrọ̀. Nínú ìjọ The New Gas Glory Ministry lọ 712. Àlọ́jì Korodúrò Church Bus Stop owó ní orí nílùú Èkó. 08033378254. Bí wọn náà bá lè farahàn lọ́jọ́ Sunday. A máa dọ̀rọ̀rọ̀ àṣeyọrí lé olórí. Òní ṣàṣẹ tìmọ̀ lórúkọ jẹ́.
1: From Lagos, this is
2: Jordan.
3: 5.5 FM. This is Jordan 105.5.
4: Station with a voice for entrepreneurs.

0: Láwáwá. Lórúkọ Jésù láwáwá. Kì í ṣe lórúkọ ẹnikẹ́ni. Lórúkọ Jésù láwáwá. Láti bí ogun èṣù o. Ogun èṣù náà ayé rẹ wo lulẹ̀. Agbára láti tayọ nínú ayé kan tó wá yìí láì tẹríba fún Ọlọ́run ayé. Ó yá gbà. Ṣé o mọ̀ wípé àwọn kan torí àti lọ́rọ̀ wọ́n ti tẹríba fún Ọlọ́run ayé yìí.
1: Yes, sir.
0: Wọ́n ti jẹ́ ẹrú fún Ọlọ́run ayé yìí. They have become servant to the mammon. Spirit of mammon. Wọ́n ti di ẹrú ẹ̀mí owó. Owó ti di ẹṣẹ́ ń gùn wọ́n. Wọ́n wá ń tẹríba fún Ọlọ́run ayé yìí. Wọ́n ti tẹríba fún ọmọládé ayé yìí. Torí wípé wọ́n fẹ́ dọlọ́rọ̀. Agbára láti jẹ́ ènìyàn láì sọ Ọlọ́run ayérayé nù. Ó yẹ gbà. Ẹ̀wọ́n ní Nàdẹ́kù ọmọ ẹ̀jìlọ sákó pọ̀ kẹ̀kẹ́ gẹlẹ́jìwọ sọ̀tún à. Agbára láti jẹ́ èèyàn láì sọ ìpè rẹ nù, láì sọ ìdí ìwà sáyé rẹ nù, láì sọ ìran rẹ nù, àti láì sọ ọ̀la nù. Ó yẹ gbà. Ògbó Fọlọ́run.
1: Hallelujah.
0: Jésù Olúwa wa.
1: Amen.
0: Ìjẹ́ mọ̀ pé àwọn kan nítorí pé wọ́n fẹ́ lówó láyé. Akọniya gilaso to mino fiaka. Pastor.
1: Yes, sir.
0: Wọ́n sọ ọ̀la nù. Àwọn kan torí pé wọ́n fẹ́ jẹ́ èèyàn. Wọ́n tẹríba fún ọmọ aládé ayé yìí. Àwọn kan torí pé wọ́n fẹ́ ní òkìkí. Wọ́n sọ ẹni tó da ayé àti ọ̀run nù. Ẹni tí yóò ṣe ìdájọ́ wọn ní ìkẹyìn. Ẹni tí wọ́n ti gbàgbé wípé àwọn ṣe máa padà lọ jíyìn iṣẹ́ fún. Torí pé wọ́n fẹ́ jẹ́ ènìyàn. Òun ni mo ṣe gbàdúrà fún ẹ ní ìbẹ̀rẹ̀. Torí àkòrí gbàgbà kan wà tí mo fẹ́ treat ni. Agbára láti jẹ́ ènìyàn láì tẹríba fún alágbára ayé tàbí Ọlọ́run ti ayé. Bẹ́ẹ̀ ni sá o. Agbára. Láti ṣe kíni.
1: Láti jẹ́ ènìyàn.
0: Láì ṣe kíni.
1: Láì tẹríba fún àwọn alágbára ayé yìí. Láti ayé yìí.
0: Amen.
2: Says you need at work.
1: Amen.
0: In this perverse generation, you need power to prosper. Hello, sir.
1: Yes, sir.
0: Ìjẹ́ ka Bible tẹ́ mọ̀ wípé agbára ni sẹ́rẹ̀ àgbà kò tó lórí láì jẹ́ kọ̀ǹkọ̀ṣàn.
1: Bẹ́ẹ̀ ni sá. Láì máa gbó sá.
0: Láì máa gbó. Agbára tó fi gba nǹkan tó ń wá yẹn láì ya ìkíni láì sí gbẹ́rẹ́. Láì ní kó lọ wá ìka àtàpàkò èèyàn wá. Agbára tó fi jẹ́ èèyàn láì ṣe
1: yahoo.
0: Láì sọ́ra ẹ di dàkudà. Ọmọ onílé ọlọ́nà. Ọmọ tí a bí ní ìdílé rẹ tó di ẹni tó mú àìsàn àti igbó. Tí irun orí ẹ dàbí ti wèrè. Agbára wo ló lè fi jẹ́ wọ́n ti rò pé láìsí nǹkan yẹn àwọn ò lè jẹ́ èèyàn. Ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ẹ, ó níbi tó máa wá Ọlọ́run dé, ó níbi tí agbára Ọlọ́run máa dé nínú ayé rẹ, tí ègún àti èpè á ní mi ò ṣe mọ́. So mo fi Jésù bẹ̀ yín lónìí, ọ̀nà wo ló lè gbé gbà gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run tó fi jẹ́ èèyàn láì tẹríba fún ọmọládé ayé yìí. Kọ́kọ́ wòwe Matthew yẹn
1: náà.
0: Chapter 11 verse 17 to 19. Yes.
1: Tí wọ́n sì wí pé àwa fún fèrè fún yín.
0: Àwa fún fèrè fún yín o.
1: Ẹ̀yin kò jó.
0: Jó. Yes.
1: Àwọn sì ṣọ̀fọ̀ fún yín.
0: A ṣọ̀fọ̀ fún yín.
1: Ẹ̀yin kò sọkún.
0: Ẹ̀yin kò dẹ̀ sọkún.
1: Yesu. Nítorí Jòhánù wá.
0: Jòhánù wá.
1: Kò jẹ́.
0: Kò jẹ́.
1: Bẹ́ẹ̀ ni kò mú.
0: Kò mú.
1: Wọ́n sì wí pé ó ní ẹ̀mí èṣù.
0: Wọ́n ló lẹ́mìí èṣù.
1: Yesu. ọmọ ènìyàn wá
0: jésù wá dé
1: oúnjẹ
0: ó sì mú
1: wọ́n wí pé
0: wo
1: ọjẹun
0: àti ọ̀mùtí
1: ọ̀rẹ́ àwọn agbowó òde
0: ọ̀rẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀
1: àti àwọn ẹlẹ́ṣẹ̀ ṣùgbọ́n adáre fún
0: yes
1: fún ọgbọ́n láti ọ̀dọ̀ àwọn ọmọ rẹ̀ wá
0: amen ẹ tẹ́tí kí gbogbo ènìyàn gbọ́ mi mo si n to le se to ma ti aye lorun o
1: bẹẹni sa
0: ma gbọ bo olowo o le ti aye lorun
1: yes sir
0: bo de ni o tun le tẹ won lorun
1: bẹẹni sa
0: bo olowo wa bu e wa lo sogun owo
1: bo
0: tun wa ni won lo lori awon akuse ni e
1: o jesus
0: ma gbo ma try lati ti aye lorun te olorun lorun
1: jesus
0: e gbo mi pastor
1: agbo yesa daddy agbo yesa
0: o ba n gbiyanju pe o fe ma ti aye lorun e wo iranse olorun to ba tin so bi pe iwasu to mo ijo fe lo won ma preach ko ni dorun
1: bẹẹni sir
0: mi o se dajo ma binu o
1: yes sir
0: o modi ogun ti o ki o iba gbodo koro
1: yes sir
0: iwasu ti o gbe omo ijo dejo borun yo le
1: yes sir
0: bibeli ni won wi pe ninu iwe johanu ori karun ya ti oju ori kefa won ni oro lile ni eyi nigba ti jesus soro tan won ni ko se ni to le gba jesus le eniyan le yi soro fun sugbon ni waju olohun gbogbo ni sise gba mi dada o le ti aye lorun
1: beeni sir yes sir
0: te olorun lorun ko deye bo johanu wa won la njonu ni ko jeun ko mu inu igbo lo gbe won ni ti ewi jesus di o tun jeun o mu won lo ba won lese jeun omu ti osi opuro buruku o ro po le ti aye lorun ni so jeki ite lorun e wa lati odo olorun awon eleri meta kan wa ninu aye yi wa teri won ba ko to le di oloro la teri ba fun aye eleri meta kan wa
1: jesus
0: ninu we first john chapter 5 verse 8 bibeli ni ohun meta lo njeri ni orun
1: yes sir
0: yes
1: nitori pe awon meta ni o njeri ni orun
0: awon meta lo njeri ni orun
1: baba
0: omo
1: ati emi mimo
0: one bisa
1: yes sir
0: o teri ba fun awon yen you will bow for them if you want to prosper so leyin to ba ti teri ba fun awon ti orun awon ti aye wa ko si won lenu awon eleri meta ke na wa ni aye number 1 out of 3 witnesses you need to subdue is the Lord of the land. Olorun ile.
1: Jesus.
0: Se mo pe ile ni Olorun kokko fi re nitori eniyan.
1: Yes sir.
0: So lori ile to wa to nte yi sir. Wa kokko gbagbara lowo e bi ile.
1: Agboye sir.
0: This is the one of the terrible power that dominated world. Dominates world the whole world. Ko sibi to ma lo tese oni tele.
1: Bẹẹni sir.
0: Bíbélì wá sọ gbogbo ibikíbi tí ẹ bá tẹ̀ la ó gbà fún yín gẹ́gẹ́ bí ilẹ̀ ìní kọ́kọ́ jọba lórí ilẹ̀ gbogbo tó bá dáwọlé lórí ilẹ̀ kó lè mú èso rere jáde lọ́nà wo ló fi tẹríba torí pé ohun tó máa gbéṣe lórí ilẹ̀ torí ilẹ̀ ń sọ̀rọ̀ ẹ ò mọ̀ pé inú ilẹ̀ ni ẹ̀jẹ̀ ébẹ́lì ti ń ké jáde
1: bẹ́ẹ̀ni sà
0: tó lọ fi ẹjọ́ sọ ọlọ́run bẹ́ẹ̀ ni mo sọ fún yín gbogbo tó ń ṣe lórí ilẹ̀ pátá tí ilẹ̀ bá ti ní allegation against ẹ ó ti tàjẹ̀ èèyàn sílẹ̀ ó pààyàn ó disfájì ọmọ ọlọ́mọ ó lè jáde lórí ilẹ̀ kan náà máa gbọ́ ilẹ̀ máa fi ẹjọ́ ẹ sùn egun àkọ́kọ́ yẹn ṣe wá padà ṣe lórí ẹ lẹ́yìn jésù ti rí ìdánù ohun tó máa máa ṣe lórí ilẹ̀ wà very careful lórí ẹ number 2 you must also fight the spirit in charge of prosperity of this world. Àwọn ẹ̀mí wo ni?
1: Tó ń ṣàkóso.
0: Ìgbéga àṣeyọrí nínú ayé yìí. So àwọn ẹ̀mí wo tí ó bá ti lè tẹrí ẹ̀mí pride bá ìgbéraga máa ga. Olúwa wo agbéraga ní òkèrèrè.
1: Àjúbà
0: onírẹ̀lẹ̀. Number 1 spirit lára àwọn ẹ̀mí tó ń ṣàkóso prosperity nìyẹn
1: tẹ́
0: bá rí ẹni tó lówó tí ò lówó mọ́ ẹ lọ wo àwọn traces kan níbi ẹrẹ kan máa ba lára
1: ẹ
0: lẹ́yìn àkọ́kọ́ number 1 ni kí ni ìgbéraga 2 adultery agbèrè to ba bori awon emi yen mo to je ki Joseph da fi niyan o
1: Jesu
0: number 3 wayward life bo ba re leyi ajo ko se bi o ti wa mo titi le ma bi so o ma po giya dele ni o ma wa ni di ayo draft lo nta o didi ba lele agomo kala lede lu bebe 12 oru lu bebe ni di draft
1: Jesu
0: so to ba laye lo se ko to soru to ba doru wo ko ta lo so fe poru e daju
1: abi
0: ta lo de wa so fe po pe laye o gan
1: eso
0: so wa ri awon emi yen lo se akoso aye yi so lati ara dragon ni buruku yen lo ti jade te ba ka revelation chapter 17 verse 5 e ri bible bi pe kini iya awon panshaga babiloni iya awon panshaga ati kini ohun iraye gbogbo

0: ati bo ninu aisan ye o ma gba aisan to soro to juju aisan to wonu eje o ba wa ninu ara o le toju e tori aisan to wa ninu ero ti eje ba ti gba o pari aye oluwa e baje patapata de ye ijo mo de to gun e fi duro to fi le to fi dabi pe ogun yi o rise ijo fi da pe adua e o gba lori omo ijo mo de to fi dabi pe gbogbo gbọ to nda oko e o feran e ijo da to fi dabi pe gbogbo ona to nla awon eyan o fe ri e o fe ran e lowo owo eje ni sa o ni owo eje ninu bi eje ba pere ise tan eje ma n ditami aru awon eyan to ma wa si odo eniyan gbo mi dada eje n fa ikorira tori o lorun o le fa eniyan wa o de le mu eyan wa bi iwa ba wonu eje paraku lo di e bi ero ba wonu eje paraku lo di e bi ise ba wonu eje paraku lo di e tori ti ogun ba wa wonu eje ah ija nla ni ye o that's why no fi je pe o le miss adura ti ola tori asiri ye o la fe fi gbadura oluwa wi pe ogun to ba le patapata ogun eje ni gbo mi dada igba ti olorun ma ba fara oja to ma gba awon omo israeli olorun o ni nkan kan to le se ju pe ko introduce eje egbo gbogbo ohun to ba ma mu aseyori wa laye o ma need eje gbo mi dada to ba fe se aseyori wàhálà àgùn ìlàágùn ẹdẹrí ẹjẹ ni bẹẹ ni sà tó bá fẹ dìbì gíga láyè wàhálà àgùn sórí àwọn ìlàágùn wọnyẹ ẹjẹ ni máa gbọ sórí májẹmú gbogbo tó wà láyé májẹmú pẹpẹ wà májẹmú abínibí wà májẹmú orúkọ wà májẹmú ilẹ wà májẹmú ọrọ wà ṣùgbọn èyí tó le jù nínú májẹmú mẹsẹẹsán tó wà májẹmú ẹjẹ ni sà bí ẹjẹ bá ti ní ọwọ nínú àdéhùn ìmùlẹ̀ nìyẹn kò dẹ̀ kí í ṣe é já rárá dáṣọ àlọ́ fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ogun tó ń já ogun ẹ̀jẹ̀ ni bẹ́ẹ̀ ni sà ogun tí ò lọ ẹ̀ ọwọ́ ẹ̀jẹ̀ ló wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni tó bá já àìsàn ló ṣe ọ tó bá wọnú ẹ̀jẹ̀ ó le gan sà mọ́mì mi ó là á fi máa jọ gbàdúrà lọ́la olúwa ló rán mi sí ọ mi ò tẹ́ mọ́ mo ti fẹ́ sọ mo sọ fún lọ́jọ́ Friday ẹ̀jẹ̀ wíkẹ́ndì gan ìdá tí ọlọ́run da kò sí nǹkan tí ò lè sọ ẹ gbọ́ sà kéèní pa arákùnrin ẹ̀ ó dẹ̀ pa ohun mọ́ kéèní lẹ́nu àfìgbà tí ẹ̀jẹ̀ dìde ẹ̀jẹ̀ fúnra ara ẹ̀ ló dìde òun ló bẹ̀rẹ̀ sí ń pariwo ẹ̀jẹ̀ ló lọ rìpọ́ọ̀tù kéèní ní ọ̀run pàdédàm tí ẹ̀jẹ̀ dé ọ̀run tó rìpọ́ọ̀tù kéèní ó parí nìyẹn bí ẹ̀jẹ̀ bá dé ẹni tó rìpọ́ọ̀tù ẹ̀ ó lè bọ́ lọ́wọ́ ogun yẹn sà òun ni olúwa fi ní pé kí n bá gbàdúrà lọ́la mọ́mi ẹ̀jẹ̀ yìí ogun líle ni ọmọ olúwa wí pé òun máa ṣe ogun tó wà lórí ọmọ yẹn olúwa ni pé kémi àti ẹkàn jọ gbàdúrà torí àṣírí tó fún wọn mi ni pé ohun tó wà lára ọmọ yẹn kì í ṣe ọ̀rọ̀ ẹgba kì í sọ̀rọ̀ ìbínú ọ̀rọ̀ iṣẹ́ wòlíì tí olúwa fi gba ayé ni gbà tí ọlọ́run máa gba ayé lọ́wọ́ èṣù ẹ̀jẹ̀ ló ta lẹ̀ ẹ̀sà bíbélì wí pé ó dà fẹ́ jẹ́ pé gbogbo nǹkan láfẹ̀ jẹra padà ọlá ọjọ́ ìràpadà ni sà ọjọ́ ìràpadà gbára ni ọjọ́ a máa ra ọmọ ẹ̀ padà lọ́wọ́ ẹ̀mí òkùnkùn bíbélì wípé nígbà tá a bá rí ẹ̀jẹ̀ náà à ń fi ilẹ̀ mo fi jésù bẹ̀ mọ́mì ìwọ ni mo nílò ọlọ́run ayé ọmọ yẹn máa yí padà mo kàn nílò yín ni mọ́mì kákanjọ fi gbàdúrà ayé ọmọ yẹn máa bọ́ lọ́wọ́ ogun àṣírí tó fi wọ̀n míì bẹ́ẹ̀ ni sà ìwọ gangan ni má wọ́rí ibi tọ́mọ ẹ wà má wọ́rí ayé tó ń gbé má wọ́rí ibi tó wà ẹ̀jẹ̀ máa rẹ padà ó rí ìrànlọ́wọ́ wọn náà mọ̀ wípé àwọn èèyàn kórìíra ẹ̀ láì nídìí jájọ pàdé lọ́la àṣírí eléyìí tèmi fẹ́ fún ẹ bó o bá ti lè lò lọ́la wàá mọ nǹkan tó máa fi ṣe ẹgbọ́n ilé ìsà ìgbà tí ọlọ́run máa gba ísírẹ́lì lọ́wọ́ ejíǹtì ẹ̀jẹ̀ ló lò ó ní nígbà tí áńgẹ́lì olùpadùn bá rí ẹ̀jẹ̀ náà yóò rí ọkọjá tó fẹ́ kógun ìdílé ó rí ọkọjá agbára ẹ̀jẹ̀ ni o tó fẹ́ kí ogun ìdílé ogun ilé ẹ̀ kó rí ọkọjá agbára ẹ̀jẹ̀ gbọ́ mi dáadáa mo sọ fún àwọn ènìyàn níbi tí ọlọ́run ti ràn mí lọ́wọ́ láàárọ̀ yìí láti sọ̀rọ̀ pé ogun ò bẹ̀rẹ̀ lọ́jọ́ kan bọ̀ tọ́lọ́run bá fẹ́ ṣe àṣeparí ẹ̀ ínṣúrúmẹ́ǹtì ẹyọ kan tó máa fi ń ṣe ogun tógun yẹn ò dẹ̀ ní gbérí mọ́ ẹ̀jẹ̀ ni ẹ̀sà gbogbo ọgbọ́n ni ọlọ́run ti dá ní íjíbítì kọmíṣẹ́lì jáde fáráhùn jẹ́ kí wọ́n lọ ṣùgbọ́n nígbà tó yọ ẹ̀jẹ̀ jáde ó dàbí láskáàdì ni ó yọ jáde báyìí ọwọ́ èṣù bọ́ ẹgbọ́ sà gbogbo ọgbọ́n ọlọ́run ti dá kó gba ayé lọ́wọ́ èṣù ọjọ́ tó ta ẹ̀jẹ̀ ọmọ ẹ̀ sílẹ̀ ọjọ́ yẹn lè sùn jáwọ́ lórí ọ̀rọ̀ ayé ogun máa jáwọ́ lórí ọ̀rọ̀ ẹ̀ ipa ọ̀tá máa jáwọ́ lórí ọ̀rọ̀ ẹ̀ ogun yìí máa jáwọ́ mọ́mì mo sọ fáwọn èèyàn mi ò fẹ́ bẹ́ ẹ́ ní bọ́dì bọ́ mo fẹ́ bí àwọn ènìyàn tí ọlọ́run kan máa ràn lọ́wọ́ kájọ pàdé ní àárọ̀ ọ̀la àá jọ lo iṣẹ́ wòlíì ni waju Olodumare ohun lo fi won mi esa bi mo ba so asodun gba to ba de lola wa ri a jo lo ise woli ni waju e waju pepe lo ti ni ka jo lo a jo lo ta ba wa jo lo tan a daruko mo e be ni a pe oku e jade ninu awon emi to gbe mi e gbo emi aigboran to gbe omo emi yo po fun o emi gbese to gbe emi yo po e jade emi airina lowo to gbe emi yo po e jade e gbo sa ati mole ti won ti e si ton lo ni ro lori ye won tu e le be ni ise to luwa fun mi ni ojo ti emi na nlo ojo ye logun idile wa wole bi agbara ogun le wa ti lagbara to ojo ti oluwa ni ki nlo ojo ye lo wole e gbo ile isa olorun so fun mi wipe emi ni mo fi ran e o de gbodo soju pe ki awon eniyan wa lo tori ki se gbogbo eniyan na na se fun but iwo mo wipe ogun ti fe ditiju ja lo ise woli lola be ni ogun e o lele to gba aye mi olohun ogun to ja o o le lo toto mi esa ojo ti mo gbo pe aye baba kan baje 99.9% emi wa wo aye temi ko baje ni 99.9999% sugbon ni ojo ti oluwa so pe mo fe gba ilowo ogun to lo raye wa ojo e o ni lo se lei lo se lei lo se lei bi mo ti setan emi gangan mo pe ikan down lara mi oru ojo ye mo sun mo de ri pe odo nro won de nwo idoti ikorira lara mi jade bayi aro ojo keje eni to ti mo mi tele ti o ran mi ni se bi o kan pe mi ni o ni loru ohun o le sun a pari ise ye nikan bi ago meta abo oru o ni lati bi four lo nti jito nti ronu pe ki wa pe kini mo fe kan se fun mi ko pe rara nigba ti kini ye yipo pada nigba kokko ti ma kokko gba owo gidi laye mi ojo ye ni e gbo o re ni ran e lowo ja jo pade lola o ri le oko gbe ja jo pade lola omo e o da ilam ja jo pade lola o laisan kan ninu to je pe aisan ye ko gbogun ja jo pade laaro la CS Red River Assembly number 10 power line lati jo npade mo mo pe gbogbo awon to wa ni Friday won ni miss aro la esa mama o ni miss aro la ale to wa lori eye to ba je ale to wa lori mi o baje ale to wa lori e na ko le resist ogun e gbo sa emi mo leti mo ti jade mo de mo ise aje to se le wa mo mo bi won se waste oko sugbon ise woli eyo kan o de ba ise won je mo de pada je eyan laye be ni sa gbogbo awon eyan mi to lo gbogbo won lo de eyan laye ise yi o pa ota o pa gbogbo ogun to wa nile wa be ni sa olaye na ni olaye lo ma mo po lorun gba ni mami iwo ni mo nilo ati lo ise woli ye fun igba ye lo ma ri nkan to ma se o re eyan re lowo ha ja jo lo lola bo ba tin bo sa wo moto to lo si meran jaye tabi meran to gate tabi agbado to gate so fun odi moto pe o fe bole ni meran bus stop bi to ti bole ye ibe na o lo ti ma gbe okada pe mo n lo si power line moruga to ba so pe power line moruga wa so pe church to wa legbe new touch hotel ni power line wa gbe edebe wa ni gbe lo sale lo to ba je command abi pajabi church lo fe gba wole kan wo maruwa to lo si miran bole ni moruga cross the other side gbogbo bi o ba tin bo sa ti wa yede moruga to ba ti wa yede moruga ni miran ni gbogbo ona to ba je joki ayo lo fe gba gbe maruwa to lo si ana ekoro so fun opo fe bole ni power line block industry bọlọrun ba le ran e lọwọ ta jọ rira laaro la ah mo fi da e loju pe ogun ye ma se oluwa wi fun mi pe ohun to ma lo niye o ori ogun ya were gan ogun to nle o to le to sai meje lo lo duro si olaye lo ma ri owo olorun ja jo pade number 10 power line road omoroga power line ni egbe new touch hotel ibe lo nbo alafia fun o gbogbo eye mi o te wa ni gboro e ja jo gbadura lola mo gba olorun bo ku aisan ye ma lo gbogbo olorun gbo kogun ye ma se gbogbo olorun gbo pe de ye ma ja afi to ba dodo mi lola ni olorun so fun mi pe bi mo se gba eye na ni ma se gba awon eniyan alafia fun orun ayo lo ma sun ma gbagbe ti mo so fun e lana pe esu lo so fun olorun lori job pe awo fun awo o ti olukaluku ba ni lo ba fi gbara e mami o fe bo lowo ara laanu yi da ore asiri bibo ti 550 naira ko se nkan to kan pa ogun to le to n fi ese leya ogun ye ma se so ori ibi to gboya were si ki jade ile eniyan o si o ma ti iyan mo nu ibi to ti le bo ni olaye o lo ma ri practical o ti olorun fi tun eniyan le alafia fun orun ayo lo ma sun wa jije segun fi ori asribu esun account
1: 6142083872 6142083872 Jump in last time 6142083872 Okay, Daniel Olufemi come la fe
0: number won yi o lo le fi pe la ro la to ba nbo to ba fe mona
2: God bless you.
3: From Lagos, this is
4: Jordan.
5: Hallelujah, hallelujah, hallelujah. Ijo Celestial Church of Christ, CCC Ile Yaro Parish, Abosede Aro Avenue Seaway, Estate Gate, Ipele Eko, Tepepe, Ikori Awon Agba ati Isidupe, Elekeji Lerogun Uru e. To ma wa ni Sunday 30th of August 2026, Akuri Divine Progress, Genesis 26 verse 13, Monday 24 2026, ni Asale Awon Oluso Aguta ati Omo Ojo, Lago Mewa Leti Di Arojo Keji, Ojo Tuesday, ni Adura Obirin Rere, Idanileko ati Isoji, Ago Mesa Aro Sago Mejilosan, Marun Irole Sago Mewa Le, Ojo Wednesday, Akanse Isin Anu, Lago Mesa Aro Sago Mejilosan, Ti Isoji Ma Waye Lago Marun Irole Sago Mewa Le, Ojo Thursday, ni Prophet and Prophetess Day, Idanileko ati Isoji, Praise Night Lago Mewa Le, Ojo Friday Di Arojo Keji, Ojo Saturday 29, ni Church Sanitation, Abewu Si Orphanage Home, ati Bebe Lo, Ojo Sunday, 30th of August 2026, Lago Mewa Aro Gangan, ni Thanksgiving, Ti Oja Basama Tele Lese Kese Lago Mejilosan. Opo yen janka janka lo nbo nbe Royal Father of the Day is Royal Majesty Oba Adeleye Abatan Olopeki of Opeki Kingdom Mother of the Day Dickiness Prophetess Fumilayo Julius lati USA Alaja Opeyemi Post Shepherd Venerable Superior Yemi Sogbesan Olukede Assistant Venerable Superior Evangelist Oluwasegun Ladipo Olusho America fun itoni tabi ebi adura 08045314919 Jesus yo
6: This is Jordan 105.5.
7: Station with a voice for entrepreneurs.

0: Olúwa wa, mo pàṣẹ, Ọlọ́run ó gbẹ̀san, Ọlọ́run ó jà
1: fún,
0: Ọlọ́run ó jà
1: fún,
0: Ọlọ́run ó jà
1: fún,
0: Ọlọ́run ó jà
1: fún,
0: in the name of
1: Jesus.
0: Engineer, mo fẹ́ padà wọnú àdúrà, ẹ̀kọ́ àwọn nǹkan tó bá wà bẹ́yẹn wọlé.
2: Orúkọ mi ni Olúwafẹ́mi Gabriel, mo wá láti Ìjẹ̀bú òde. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní àti orí ọ̀fẹ́ tọ́lọ́run fi fún mi láti máa wá sí orí òkè yìí. Ní December 2024, wọ́n pe àwa kan jáde pé ta bá lè máa san ìdámẹ́wàá ká san fún oṣù mẹ́ta. So láti December yẹn, mo sanwó March. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní láti yẹn, Ọlọ́run jogún ọ̀kadà kan fún mi. Ó jogún under kan ṣáà fún mi. Ó ti jogún pick up kan fún mi. So mo wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ò kì í jẹ̀yàn gbé. So gbogbo bí o ṣe ń san ìdámẹ́wàá, Ọlọ́run ń dá padà fún mi ní ìlọ́po ìlọ́po. Ìdí ẹ̀rí mi ni.
3: Ẹ̀kẹ́ hallelujah. Ṣẹ̀rí ohun tọ́lọ́run wá nílò ojú ìgbọràn. Once you are obedient, ó ní bẹ́ẹ̀ yẹn bá fẹ́ tí ẹ sì gbọ́ràn, ẹ yóò jẹ ire ilẹ̀ náà. Ọ̀rọ̀ tó bá tẹnu wòlíì jáde, má máa fi ṣeré o. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù.

0: authority. Ọlọ́run kọ́ ilé fún mi. Ó dẹ̀ tún ra mọ́tò. Bídádì fún mi.
1: Lẹ́nu ọdún kan.
0: Bẹ́ẹ̀ni ní March ló rà fún mi. June ni mo ní kó tó di June. But March 29 ló ra Bídádì tí a rọ́bà ni Ọlọ́run rà fún mi.
2: Ilé ipò o. Ìnáwó ọ̀tún ẹ ókè o. Ṣé kí n pray for ẹ báyìí? Àwọn ìyanu gbá ń kọ́ gbù. Lórí ara ẹ lórí àmọ́ ó yá gbà á. Testimony yín permanent.
3: Gbà tí mo gbà.